Ẹlẹ́ mi inú ènìyàn, ìwọ nìkan lọ́lọ́run o. A jẹ́ orí ọ̀rọ̀ gbogbo ẹ̀dá, aláyànmọ́ àyànre, onímájẹ̀mú ayọ̀ ire.

ìṣáájú ọ̀run ìṣáájú ayé ìwọ tó kù ìjìnlẹ̀ ṣùgbọ́n ìwọ tó wà ní gbùngbùn inú ọ̀run àjàgà rẹ̀ rọrùn ẹrù rẹ̀ sì fúyẹ́ ẹni tẹ̀lé ọ̀run.

yìí kọ́ fi ewé àkòkò lé olórí bẹ̀. Kò sáwọn tó gbìmọ̀ pọ̀ láti sọ pé ẹ̀jẹ̀ á fi jọba. Àbáwọn wo ló dúró tán ní wọn máa jọba nídìílé wọn gan. Àwọn wo ló fi ọjẹ́ tó fi ń jọba kan dá wà lóhùn. Ta lẹni ìṣáájú tó mú ọ wá sínú ọrún? Ta lẹni tó fà ọ ní tẹ̀tẹ́ wọnú ayé pé kó o wá dáyé? Bóyá kẹ́nìkan fi bàbá tàbí ìyá rẹ hàn wá òkàrè.

ṣe wọn ò ní parẹ́. Ìgbà tó ń gbogbo tá a kọ́ bá di wíwó palẹ̀, ìwọ ní okùn o, àrùgbó ọjọ́.

ìwọ ló dára. Okun rẹ́pọ̀ kò dẹ̀ lè pín, mo ní ìbí ìyè. Ìwọ ló mímí ìyè sí àwọn.

ọba lóye tó lè ní kó má mi mọ́. Ọba tá ò gbọ́dọ̀ bí bó bá ṣe ń ṣeṣẹ́ ọwọ́ ẹ̀ sí. Òjò rán ọyẹ́ fún bẹ́ẹ̀ lóru rán lásìkò rẹ̀ o.

0: sọtí sí ilẹ̀tí kọ̀dílà. Bàbá mi ti sí ilẹ̀tí kọ̀kọ́rọ́ kọ̀kọ́ òde sí. Bàbá mi ti sí ọ̀lú sílẹ̀ kí ìmọ́lẹ̀ ní ẹ̀wáyé. Ilé ẹ̀dá tí ibi ọ̀rọ̀ sọ ajé mi ti tún.
1: Tí
0: sọ sí síbi kọ̀kọ́ tí wọ́n ti sọ ní túbú. Àdúrà lórí agbára rẹ̀. Àgbàṣẹ wípé ẹ máa sí. Gbogbo ilẹ̀kùn àánú. Gbogbo ilẹ̀kùn ìbùkún. Gbogbo ilẹ̀kùn àṣeyọrí. Gbogbo ilẹ̀kùn ìgbẹ́dìde. Gbogbo ilé ọmọ tí wọ́n ti yẹ ìmọ́lẹ̀. Àgbàṣẹ wípé ẹ máa sí. Gbogbo ilẹ̀kùn.